0: Mẹ́bà Chọ́ Kristo Asúnjẹ nǹkan.
1: Àtẹ̀yẹ káwọn ẹ̀dá bò.
0: Area.
1: Ẹ̀dá wà ní.
0: Area bọ̀ ìpàṣọ nkárí ẹkọ bẹ́yẹn obi àhún yẹ.
1: Ìpàṣọ nkárí ẹkọ bẹ́yẹn obi àhún yẹ. Bọ̀ níbi ẹni ìpàṣọ náà mo sọ́sọ́ ẹ̀.
0: Kristo Adum ẹ̀ náà ànàpàwọ̀ gúngún sùn àmà ẹ̀ pa àmà ha ẹ̀ fọ̀m.
1: Yes,
0: Amen. Christian Shafa.